0: ẹni tó jí òkú ọjọ́ kẹrin pẹ̀lú oyún nínú. Nígbà tí òkú ti kú, tọmọ sì ń gbénu ẹ̀ sóhùn pọ́mọ náà tó wà láàyè. Àtọmọ àtòkù ló jí dìde. Mi ò ní ọgbà gbọ́, kò sí tọ́kàn mi. Kò sí tí Jésù bá lè ní Thomas nínú ọmọlẹ́yìn. Kí wá ni tèmi tí ní lẹ́yìn ẹ̀yin oníyè méjì. Ẹ̀yin aláìgbàgbọ́. Ẹ̀yin tẹ́ bá gbàgbọ́ kí gbé bàbá mo gbé ọ̀gà. Ọlọ́run òjijì ó ṣe gan. Yágo yájú ọkùnrin ogun. Ìwọ ni ọpẹ́ yẹ. Títí láìlà wọ́n máa yìn ọ́. Títí láìlà wọ́n máa gbé ọ̀gà. Alágbádá ìṣefìrí. Ẹyin sọ̀tún ẹyin sósì. Wòlíì Ọdẹ́kúnlé Epaphras ní sọ fún yín pé ó sorí repo láàárọ̀ yìí. Ẹ dìde nílẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run. Ẹ wá mọ̀ọ́mọ̀ ẹ gbé ẹsẹ̀ mẹ́ta síwájú. Òní ni 23 nọ́mbà tí ò ṣe pin ni. Àmọ́ gbogbo ìgbà tá a bá ti kan nọ́mbà tí ò bá ṣe pin, èmi kì í fi ṣe awéwà. Ẹ kàn kí Alleluia ńlá. Alleluia ńlá yẹn yóò jẹ́ méje. Ogo yóò jẹ́ mẹ́rin. 11 náà ò ṣe pin. Kò sí tó fi lè pin. Lẹ́yìn wáhùn àtara rẹ̀. Mọ̀mọ́ kan ń gbọ́ mi láàárọ̀ yìí. Olúwa sọ fún mi pé gbogbo àwọn tó ṣùbù ayé rẹ̀ kìkì ẹ̀tàn ni. Wà á gbọ́ ìkìlọ̀ yìí. Olúwa ní inú ni kò ọmọ bá sọ. Ìgbà tí ọ̀rọ̀ ẹ bá tó di testimony tán ni tó mọ sọ jáde. Ìwọ náà kíyèsí. Gbogbo tó bá lọ fẹ́ ṣe báyìí, wọ́n ti gbẹ̀yìn lọ bọ́ ṣe. Àwọn tó mú mọ́ra ìkà ni wọ́n. Ara àwọn nǹkan tí ò jẹ́ kí ìyanu rẹ̀ ṣẹlẹ̀ nìyẹn. Èmi ni mo píìtì ẹ̀sà. Mo sì tún ti bẹ̀rẹ̀ sí mẹ́nu mọ́. Odi méje lọ gbọ́dọ̀ wò tí wọn náà bá mọ bá wọn sọ ẹ̀rí. Mi ò wáṣù láàárọ̀ yìí. Inú ni agbára Ọlọ́run. Gbogbo ẹyin tẹ́ ẹ wà lẹ́kọ̀ọ́ ẹ gbà wòlíì Ọdẹ́kúnlé Epaphras lálejò. Ẹnìkan ní níbo Pásítọ̀ Tóbi ẹ wá bá ń sọ ibi tí mò ń bọ̀. Now ẹ wá gbọ́ in tí mò ń bọ̀ wá ṣe. But ẹ jẹ́ kọ́kọ́ sọ bí mò ń bọ̀ náà. Ẹ kọ́lẹ̀ láàrin wákàtí kan àbọ̀ péré ni.
1: Ní gbogbo bí tá ẹ bá ti ń bọ̀, ẹ bọ́lẹ̀ ní ìyànà pàjá. Ẹ wọ mọ́tò tó ń lọ gate bus stop. Tẹ́ ẹ bá ti dé gate bus stop, ẹ gbé ọ̀kadà tó ń lọ Abẹ̀sán.
0: Ẹni tó níṣẹ́ ní wá sórí Facebook. Bóyá tí n bá ń lọ lójú ọ̀nà. Màá mọ̀ọ́mọ̀ sáré sọ̀rọ̀ ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. Bí n bá ń lọ, tí n bá ti bọ́ sínú. Ẹni kan níṣẹ́ ti dẹ́kun ni mo ti dẹ́kun. Lágbára Ọlọ́run. Bí n bá ti ń lọ síbi program tí ó wáyé. Ẹni kan ní láago mélòó ní 9. Ó lè jẹ́ 9 to 10:30. Wọ́n kàn fẹ́ fọwọ́ kan mántù láàárọ̀ yìí ni. Àwọn ará ẹ̀yin tẹ́ wà ní kò nǹkan méjì lẹ̀ ń gbọ́ àṣe. Màá gbàdúrà fún yín. Màá fọwọ́ kàn yín. Ẹ fọwọ́ kan mántù lọ́wọ́ mi ó di méjì. Ẹlẹ́ẹ̀kẹta ẹ kọ̀ọ̀kọ̀ yín lẹ̀. Wọ́n ní kí n gba oko èèyàn 150,000. Ẹnìkan níbo làwa tá a wá wà níbi tó jìnnà mọ̀ ń bọ̀ lọ́dọ̀ yìí. Ń gbà láìvù báyìí ni. Àwọn tí wọ́n bá ń bọ̀ sí 7-7 ó ní kí n prepare anointing oil méjì. Ìsìn tá a ṣe rí ni. Kí n tó tún ṣe wí ọdún di September because ó ti force ìbẹ́ẹ̀dẹ̀ ìyàwó mi báyìí. Women convention ọdún ìforce ìbẹ́ẹ̀dẹ̀ ìyàwó mi. Alleluia ńlá méjì ogun mẹ́rin. Gbogbo ẹni tó bá wá wa ké wọ́n á ránṣẹ́ ìyanu ẹ̀ látọ̀run wá. Tí ò lè fòókè ẹ̀yin tẹ́ ẹ bá wà lórí ilé òkè Mọ̀ọ́ra land wọ́n já wọn tí ń bẹ́ ń sàlẹ̀ orí tiẹ̀ mú. Somebody shout 7 Alleluia! Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah! Ogo mẹ́rin. Ogo, ogo, ogo, ogo. Sa, odi méje lọ gbọ́dọ̀ wò. Ẹ mọ́ tí ìjẹ́ ń sọ̀rọ̀ ẹjẹ́ ìfẹ́lẹ́ ìdátọ́ mi. Engineer, ẹjẹ́ mọ̀mọ́ yóò ṣíde.
2: Orúkọ mi ni Yetunde, mo wá láti Òkín Bíbáyì. Mo jẹ́ oníbìsí torí ọmọ tí mo lóyún lé ọmọ ọdún mẹ́fà ni. So bàbá mi wá sọ níjọ yẹn pé wọ́n wá ní ká da ikùn délẹ̀ ní ìta ń bí báyìí. Mi ò mú oṣù yẹn jẹ mántù lélẹ̀. Mo dá ọmọ padà
0: báyìí. Ẹ wọ́n ní kí lẹ ní ká ṣe kí mo ní kẹ ṣe.
2: Wọ́n ní ká da ikùn délẹ̀ ní ìta ń bí báyìí ní òjò tó ń rọ̀ níjọ yẹn.
0: Ok, àwọn tó ń wojú olúwa.
2: Àwa tá à ń wojú olúwa. Mi ò mú oṣù yẹn jẹ. Mo sì gbé ọmọ wá àti mántù.
0: Ẹ gbọ́ ọmọ yín wá. Kí ló kọ ọmọ yín?
3: Ẹ rí ìfẹ́.
0: Mo rá àánú gbà. Kíkẹ́ ohun rẹ̀ o. Gbogbo ẹ̀yin tẹ́ ń wojú olúwa fún ọmọ kan fi ohun òkè ṣe àmì wàrà ànúgbà. Tọ́ ọ bá ti lè gbọ́ràn, inú ìgbọ́ràn ni ìyanu wà. e lo sita ninu ojo e lo jobale eyin te ba fe omo won si lo be ba si ti bi omo yin tan e da mantu yin pada mantu won mu wa.

0: wa ma rin wa lawon ti join ma ma pe gbogun won ni konkan to wa so fun mi pe awon ti join ni mi wa dun yi to wa wa se yen wa ni ah mo mi pe kin se mo wa send link o wa join pa to ma ri se ori se meji la America ori offer meji sorry ori offer meji ise yi to wa daju ninu gbogbo se yen lo wa mu o wa ma n pe mi to ba ti kini kan ani kin lo ba baba mi ani ni ra ise be n ta n se ni ko ma join n to ba ti fe ko ma so fun olorun mo dupe lowo olorun lodi mari o ti bere ise yen ni 2 weeks ago about 3 weeks ago nsin o dupe lowo arugbo ojo thank you very much sir
1: aya e pe lo mama lowo ni ba awon marun won fun rere temi lorun sit down mama yi ki awon omo yen mo ni igbega le igbega nice gbọ́ nǹkan wọ́n lọ mọ àwọn ní ẹ lọ bá ń bá bàbá wọ́n dáwọn sáré dá lóhùn àwọn èé ṣe bẹ́ẹ̀ ẹ nílò kó ọmọ rí pásítọ̀ yín tí wọ́n bá ti ń wí ni kò tẹ̀lé sórí gbogbo ìwọ tó ń sáré tẹ̀lé wòlíì tó ń sáré tẹ̀lé pásítọ̀ tí wọ́n ń gbé ọmọ ra ìnákúnà rẹ ó sì pọ̀ tó dá olóhùn rẹ mọ̀ dá jésù mọ̀ gba jésù gẹ́gẹ́ bí olúwa àtolúgbalà mọ tẹ̀lé wàásù tí n bá ti ń sọ yìí ọlọ́run ò lọ́mọ ọmọ bí wòlíì ṣe rí lọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀ náà ni pásítọ̀ ṣe rí bẹ́ẹ̀ náà ni ìwọ tó ń gbọ́ mi lè ṣe rí kò lọ́mọ ọmọ mọ jẹ wọn tàn ọ jẹ mọ ọlẹ́nu tó fi lè sọ ó ní olúwa ni mi ò gbọdọ̀ fi kọ yín ni because ìwọ tó bá ṣe pé wòlíì lọ wá kí ijọ́ wòlíì bá kú ọjọ́ yẹn lògo rẹ wọ mi ẹ jẹ́ mẹ́nu kù bẹ́ẹ̀ wọ́n mọ̀ gbọ́ nǹkan kan láàárọ̀ yìí oríṣi ọ̀rẹ́ mẹ́ta ni mo fẹ́ pè bí n tí ìyá yẹn sọ náà nu ọ̀rọ̀ ọ̀rẹ́ tó jẹ́ pé tírí ò ní ṣe é pín ẹnìkan níbi ìbò o lè san 4,000 o lè san 2,000 o lè san 1,000 kò sí bí tírí ṣe lè pín tí ò ní kù ó sì lè san 5,000 àṣírí àwọn atayọ bíbélì ní àṣírí olúwa ń bẹ pẹ̀lú àwọn ẹni tó bẹ̀rù ẹ̀ tó o bá ti wá fi ìrúbọ yẹn nílẹ̀ béèrè tó o bá fẹ́ kan tọrọ pé olúwa nǹkan báyìí ni mo fẹ́ ẹ jẹ́ ń dé mọ account number church rẹ fún gbogbo àwọn tí wọ́n bá fẹ́ ṣe kan try rẹ̀ òní ni 23 number tí o ṣe pín pẹ̀lú 3 kò ṣe é pín ẹ já wo tí bàbá mi ológun àjọbọ ọdánwò nínú ìpín ìràwọ ẹ n tí mo gbọ ni o tó o bá ní dẹjà rẹ kì í ṣàfipá ṣe o ká fi owó rẹ ṣe rédíò program ẹ lo account number yìí o gbẹ̀yìn tẹ bá fẹ́ ṣe bẹ́ẹ̀ 19 66 36 38 73 1 9 66 36 38 73 Comfort Life Mission International Access Bank. Being your basi wole elele 2017 42 90 47 2017 42 90 47 First Bank in the Comfort Life Mission International. Ni o tun gbe jade. Eyin omo Olorun ti won bi loni da iwa kunle. Kin to gbadura fe eyin omo Olorun ti won bi. Ese Bibeli ti gbogbo won ka loni. Iwe Isaiah chapter 13 titi wo 18 ni. Isaiah 13 to 18. Inú mi sì ń dádùn. Gbogbo ẹyin tẹ́ ẹ wà lẹ́kọ̀ọ́ ẹnìkan ní níbo pásítọ̀ tóbi ẹ wá bá ń sọ ibi tí mò ń bọ̀.
2: Ní gbogbo bí tẹ́ ẹ bá ti ń bọ̀ ẹ gbọ́lẹ̀ ní ìyànà pàjà ẹ wọ mọ́tò tó ń lọ gate bus stop tẹ́ ẹ bá ti dé gate bus stop ẹ gbé ọ̀kadà tó ń lọ abẹ̀sán.
1: Ẹ jẹ́ sọ pé aago mẹ́sàn-án láàárọ̀ yìí ni mi ò wọbẹ̀ lágbára ẹni tó láyé àtọ̀run nǹkan mẹ́ta mo sì ń bọ̀ wá ṣe pápá sì ni láàrin 30-30 minutes mo ti parí gbogbo ẹ̀ mo ń gbà.

0: Oya Jokosa Gara. Jokosa Gara. In the name of Jesus.
1: Jesus' name.
0: Kilo Holy Spirit.
1: What does he do? Not to do nothing.
0: Sorry, Ola. Wednesday.
1: All the youth, listen to me.
0: Don't forget
1: your passport.
0: Photograph.
1: Your passport photograph.
0: In Canada.
1: You've prayed it in Canada. And
0: you want to receive
1: visa. You want to receive visa. Not only you.
0: I want to say something.
1: Listen to what happened.
0: Oh,
1: she said she was a
0: idiot.
1: But in her dream, she saw the prophet. What happened?
2: Can you allow me to look at me? You know, I got caught in the tiger. Ṣùgbọ́n ṣe gbọ́ pé mo kọ́ lé báyìí ó gbọ́dọ̀ ẹni ní bí gbogbo ọjà ṣe mọ nìyẹn ló jẹ gbèsè mo ṣáà ta ṣọ́ọ̀bù mo kúrò mo wá dúró sí ẹgbẹ̀tàmúlé àfi bíi pé kí ló gbogbo kúrò ní ọjà ṣe kúrò ní Èkó ni bí ogun yìí ṣe bẹ̀rẹ̀ nìyẹn gé tí bá ti rajà báyìí wọ́n oríṣiríṣi ní kíní bọ̀ lọ́jọ́ kan mò ń wo fíìmù ìtọ́yàwó ọmọ Sáyọ̀ṣẹ́ fún bàbá Adébóyè mo wá sùn lọ ìgbà tí màá fi jí wọn ti gbé ìlú òwúrọ̀ sí bàbá wá sọ pé ogun ayé ẹ̀yẹ rẹ tó bá lè tọ́ sókè lẹ́ẹ̀mẹ́ta ó máa wọ ọ̀nà bí mo ṣe dìde nìyẹn lórí iṣẹ́ mi ṣáà tọ́ sókè mi ìmọ̀ ẹni tó ń sọ̀rọ̀ mi ìmọ̀ ẹni tí ì pa wọn bí mo ṣe sùn padà màmá wá bá mi kó wá ní dádì wọn lè ràn mí lọ́wọ́ nípa ogun yìí pé kì í ṣe ogun tí mo lè gbà pé ogun ìpìlẹ̀ mi gbogbo ibi tí bá lè ti dé wá ní ìyá mi ló fi mí kì í kódà ìgbà tí mo kó lọ lé àwọn àjọ wá bá mi lójú ohun pé ara wọn ni mí mo ní mi kì í ṣara yín I'm a child of God I speak in tongues. Sùn bí gbogbo ẹ̀ṣẹ́ àṣeyí nìyẹn tí yàmi bá dẹ̀ ti pè báyìí kan máa dojú rú sùn máa máa wù pé ọlọ́run tó bá ta ní wọ́n rí ìtọ́jú àwọn ọmọ yìí ẹ̀ sì pọ̀ sùn ó ṣe bíi pé bàbá wá wá nìyẹn ó wá mú mi lọ gbá bàbá wá wá ó wá mú mi lọ sínú ọjà kóòtù ó wá gba gbogbo àwọn ọkọ tó gbà lọ́wọ́ mi ó wá ní eléyìí tó kù yìí o bí kò ní ná lówó ọ̀pọ̀ tó máa ní láti ìgbà ìyá before the last. Shop kekere yin
0: baba
2: o kuro nbe
0: baba o ni
2: yin
0: se loju ona yin
2: be be so mo ti kuro nbe mo ti bo si nla ojo kan na mo ti ri won ni bu orun mo ba ko koko to po fun mi lati igba yen even igba to mo mi se to school fun admission mo mu ko vision mo mu lo si blast ni fa pe mo ri mole pe ri ori ota anu bí mo ṣe dé ní báyìí iṣẹ́ tó gbà ẹni yẹn ó ṣe international passport fún ó gbé mọ́tò fún ó gba driver fún ó ra fún ìta mo ti gbọ́ pé fún tó wà lọ́wọ́ ọmọ mi jùlọ wọ́n ní iPhone 17 tó ṣe jáde ni bí oríṣi mẹ́ta mọ́ kó fún ọmọ tí ò tí ì pé 23 years ọ̀nà mi ńlá kódà gbogbo ìṣòro tí mo máa ń dojúkọ tẹ́lẹ̀ àwọn èèyàn ń bi mí pé bó ló ṣe jẹ́ ìfọ̀ àwọn ọmọ wọn máa sọ fún mi wọ́n ti máa fi mi ṣe yẹ̀yẹ́ pé èmi gangan lẹ̀rí kan máa lẹ́mìí ni o wọ́n ní ìyá ṣe bí ọba máa lẹ́mìí nìyẹn mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run.
0: Let somebody shout hallelujah. Sọ gbá. Sẹ́yìn náà gbọ́. A gbàgbọ́. Gbígbé ni wípé bí ìwọ bá gbàgbọ́ ìwọ yóò gbọ́ ọlọ́run. Mo gbàdúrà ogún ọlọ́run máa hàn nínú ayé rẹ lórúkọ
3: Jésù.
0: Ẹ̀yin abiyamọ ẹ̀yin náà gbé ọwọ́ méjèèjì sórí. Ẹ sẹ pé ẹ̀yin ọmọ mi.
4: Ẹ̀yin ọmọ mi.
0: Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa.
4: Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa.
0: Ọ̀nà tí yín náà là.
4: Ọ̀nà tí yín náà là.
0: Gbà ọmọ pínísítọ́ náà ẹ̀ là wọ́n fún lọ́kọ̀ wọ́n fún
1: gbogbo ẹ̀.
0: Wọ́n tún fún ní
1: iPhone
0: Proma 17. Ẹ mọ̀ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀.
1: You don't know what it means.
0: Bẹ́ẹ̀ni àdúrà ìyá máa ń gbà lórí ọmọ.
1: But that prayer do answer about the child.
0: Ariwo ẹ̀yin òbí. Ẹ mọ̀ fún àwọn ọmọ ìṣeré. Ẹ mọ̀ jẹ́ kọ́nà rẹ̀ òdìkẹ́ tó bẹ̀rẹ̀ àdúrà.
1: Don't let their way block before you start to pray.
0: Ẹ máa rí àánú gbà.
1: Amen.
0: Ọjọ́ Friday lè máa ní agbára o.
1: O
0: máa ní agbára o.
1: You'll be so powerful.
0: Wo engineer.
1: Engineer.
0: Yàwó tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀.
1: Let's see what happened there.
5: Orúkọ tèmi ni James Oshebili. Ọmọ ìlú òwúrọ̀ ni mi. Láti ìgbà tí mo ti ń gbọ́ ìlú òwúrọ̀ lórí rédíò. Ìgbà tí bàbá wa gbé ìjọ wá sí ìgbọ̀dọ̀ nígbà kúkú ń wá síbí mo lọ sílùú ìfúnni fún àpẹ ìbàdàn nìkan ni mo kí bá wọn lọ ìsọjí bá ń ṣe àjọṣe ni ṣùgbọ́n ẹ̀rí mi ni pé oṣù tí bàbá bá ti ní ka sanre má jẹ̀mú millions ni máa ń gbà tóṣù mo ti gbà wọn ní ka sanre ẹ̀rọ má jẹ̀mú gbégbà méjì la máa san lóṣù yìí akọ́kọ́ san 3000 ìgbà tí mo san 3000 nínú iṣẹ́ mi mo dẹ̀ gba 1.5 nínú iṣẹ́ mi wọ́n ti tún sọ fún aláàrọ̀ pé ká san 9000 fún èrè òwúrọ̀ mo ti tún san 9000 mo ti ń retí pé kóṣù yìí tó parí billions mo fẹ́ gbà
3: of the day.
1: Gba lati yen.
3: Awon
1: kan ni ko si mi le ku alat.
3: There is nothing
1: called. Ki se pe alat je o ja wa lato
3: run. Eni
1: kan lo ma mrati e ta de si e la nu. Ko ita sibe o.
6: Oruko mi ni Mrs. Oni. Ah, lojo ti won ko gbo baba mi ninu Oluwa Ire Olu owuro. Ojo yen ko to di pe ojo yen ati alule gbogbo wa fe lo se exam duty post. Ati koko lule gbogbo wa wa lo njo yen mu wa ri wu ma yen o wa gbe radio se phone se ti won bi pe ah ewo le tun gba wa ni baba kan la won ma n gbo pe bye bye munia e je kemi na gbo ba se gbo ni o ba dun mo mi nu ni ojo yen ko de pass exam ni lati igba ti mo ti n gbo ire owuro Olorun o yi ita aye mi o yi pada si rere gbogbo awon omo mi to ti graduate to si ona abayo gbogbo won lo ti wa ni abroad
1: hallelujah
7: iwo lata kasakasa
6: hallelujah to wa ma pelu gbogbo ogun ti ma nla koja mo ma nri baba mi baba se bi oba won ma ni ojo kan ni kin duro si egbe won loju ala mo wa duro si owo otun won won wa gbe owo le mi lori won wa gba adura ati gba yen aye mi ti bere si show kolo rere
1: let somebody shout hallelujah
7: olokun ni fi sile
1: jesu lo awa
7: amen
1: hey se wa na gba woli egbo